0: Mẹ́tí tóbi tóṣì mi, mi máa lọ nú ìwà pín ìfọ́ sápé kó yẹ àkúlọ̀ gbẹ́dátọ́ mẹ́tí orí sọ́sọ́ dòtè. Rònúwẹ́lù fọ́sọ́kú kódó yẹsìn sẹ́n wá tá a mẹ́ ẹ̀sìn fún ìgúdó mi o. Wíwà mọ̀ kọ́tọ́ náà ti ń lo ti ìgbèrò súnmọ́ mi rí sí àṣà tán. Kó àtọ́nu kún ìgọ́gbé kájẹ kọ́yọ́ sún sí àṣà tán ẹ̀nẹ́ gọ́gbé. Wíwà pligidi mọ̀ kọ́tọ́ tuntun mẹ́ dákún lọ́rọ̀ mission international pour la restauration humaine élevé mire sodoté yọ. Ẹ wẹ́n náà nù tẹ́ ń gbé jùbọ̀ mẹ́dákún nọ́dá ìtọ́ yẹsìn sẹ́nu wàtọ́ Emmanuel Adankan. Epo mi pẹ́ nánakàn ló dà. Àpá pé mò ń kọ́tọ́ mi látọ̀ mẹ́jì kógó ìjì náà gbé jalo náà wà nùwẹ́ ìdọ̀mẹ́ jì gantẹ́ kárò kókó ẹ̀ lùwà pligidi dáhó eyín korokun ẹ̀ nẹ́gọ́ ẹni ẹ̀ sọ́dọ̀ tẹ̀ ńdọ̀ korokun mi tán mẹ́dàkó ńdọ́dà ìtọ́ Emmanuel Adankan ẹ̀rọ ńdọ̀ korokun mi tán dáadọ́ mẹ́jì lókè ọ́ ẹ̀ tì í lo tì í gbé ńdọ̀ korokun mi tán tẹ́nígbè lo sún mẹ́mí dé sí àsántàn kó àtọ́nu kó àtọ́n gọ́gbè wá jẹ́ kọ́yán sún sí àsántàn àtọ́n gọ́gbè ńdọ̀ korokun mi tán mìíràn tó nù wá pligidi ẹni ọ́ wílẹ̀ bí ńdọ̀ fọ́dọ̀ nù kẹ́tẹ̀ tọ́pá tán jí bẹ́ sí gàntẹ́wé àdárímẹ̀ gbadarí wá jẹ́ gàntàntàn àdárímẹ̀ ńdọ̀ korokun mi tán èrò mi dá bóru mi nànà kọ́ bọ̀ pé dápé ẹni ọ́ ẹ̀yin ìfọ̀sápẹ́ pé pligidi dáhó ẹni ọ́ ìrànúpọ̀ mi kò.
1: Kò ilé mẹ́jọ náà lè san kẹ́ fàṣọfàṣọ di mọ́ra kọ̀. Eyín àzọ̀mí sí i, wọ́n máa ní lẹ́yìn fún ti sukọ̀lẹ̀ fi lọ́lẹ̀ tó dìyàn. Àkọ́jí sáyẹn tẹ kún mi di yé mọ́sẹ́ tó wà ní ẹ̀mẹ́ yàn.
2: À tún nù sàtẹ̀ boutique le vrai bonheur tún lẹ̀ yà.
1: Boutique le vrai bonheur, lè tẹ́ bọ́ yé ne.
2: N'a dɔn n'o dɔn mɛ jire eyi ayi boutique kɔnu sate le vrai bɔnɔ ɛtɔn lɛ o eyi ka ye fonete vitɔ lɛ tɔn bi kui anamɔ bɔn kɔɲɔ kalo to ganji lo yɔnu gandɔ kɛlɛ bi kui nati mɛ n'o dɔn mɛ jire vitɔ lɛ nu eba yi de lo na bɛ azɔmɛ na yɔ bida lɔ yi tɔmɛ saki wɛya kaye wɛya dada gbɛlɛ bi ɛkɔɛ namɔnu finɛ yɛlɛ bɔ do wo ma mi tɔn livre eto mɛ do programme ye afɔkpada do bi lɛ ɛtɔn lɛ eye na dolo se to ba azɔmɛ na yɔ anamɔ bi do ye gɔn.
1: Fitez nous satin et une boutique le vrai bonheur tonnelle cadet.
2: Nous aïe à gare.

0: Ronald gbàá rẹ̀ ń yan ewé ènìyàn bó gbà kú.
1: Mọ̀ẹ́.
0: Ewé tí wọ́n pe ọpúlọ́ àdá.
1: Kanji.
0: Bọ̀ inú sínú vlẹ́kẹsẹ́wú bọ̀ fìnà gbẹ nà. Inú sínú vlẹ́kẹsẹ́wú bọ̀ fìnà gbẹ tọ̀. Ìwé a máa mọ̀ tó náà fí a máa mọ̀ ní jẹ́ à ń bẹ ní mọ̀ ní jẹ́. Ìsọ́kúrọ́ wa atòkúrọ́ sí tìmẹ̀ à. Akàze tìmẹ̀ ìwé a máa mọ̀ tó náà àsọ́kúrẹ́ mẹ̀. Òtọ́ jẹ̀vò nà jẹ̀vò. Àsopọ̀ àti ipò kan. Ìwé ìnà mi rẹ̀ kù dúrọ̀. Wọ́n mi rẹ̀ mi kù dúrọ̀. Mo mọ àsó ẹni tán. Mọ ẹ̀mí dọ̀ mẹ́kúrẹ́ dí ewa yọ.
1: Mọ̀ẹ́.
0: Ẹ mọ̀mọ́ pò wọn kúkú dúrọ̀ bó mọ àṣì tì. Àtàwọn ẹlẹ́bi pé èmi náà dọ̀. Ẹ lọ yàn wọn náà bẹ́ àgbà. Mo yàn yàn wọn. Fìlẹ́bi jẹ lélẹ́
1: ṣáàjì.
0: Fìyẹ́ ni ẹlẹ́ ẹ̀ṣọ́ ẹ̀ àṣọ mẹ́yìn inú kan á.
1: Kí kíra gbogbo yìí.
0: Ẹ̀ṣọ́ dùnú sọ ihò ganjí à.
1: Ganjí.
0: Ló mẹ́lẹ́ fòdé wa ìtàn ẹnu dọ̀. Àpẹ́ ni o pé ọ fòfó ló pọ̀ ẹ̀dọ̀ kó sẹ́ domi. Bọ́kúrọ́ ló èsè dúró lẹ́wà ọ. Nìkúrọ́ ló ṣe domi jẹ́lẹ́ sí àpá kó kẹ́lẹ́ náà ti mẹ́nu ẹ̀mí náà ti mẹ́nu gbẹ́ ọ bì. Tó mi ná bídé wẹ́ bú ló kú dúró mọ́ kọ́ tó ń kọ́ ńkọ́ mi náà ti mẹ́nu yìí. Fòfó yẹ ọ̀dọ̀ fò ẹ̀mí lẹ́kù do dàgbò sí gan. Ẹ̀dọ̀ dúró dé ẹ̀mí lẹ́kù ọ. Mọ̀nyìn ìrìnlẹ̀ mi tó kú dúró kó mẹ́ mọ́ mẹ́ pò ń ẹ̀bọ ẹ̀yìn àmẹ́ à.
1: Kanji.
0: Vio kú dúró cinquième commandement de Dieu. Mo mọ ọ̀nà tán ló dúró mẹ́ amúnà tí ọmọ ẹ̀ ń dàgbére amọ̀ à.
1: Mi ti
0: bẹ̀rẹ̀ mi. Ẹ̀ ti kú dúró bó mọ ọ̀nà ẹ̀mí tọ́ mẹ́ rọ̀ rèé tú. Ẹ o wọ́n tó yọ ó di àgbà mẹ́ kó sẹ́ gbẹ tọ́ yà yá à. Bọ́ fi ọ̀nù nà. Bọ́ ń lọ mi lọ náà jí òjijì alẹ́ náà sọ gàǹdó tàlẹ̀. Bọ́ sì náà kí kan dé bẹ́ẹ̀. Vio káyìn tọkùnà bọ̀ núbi ìyàn ló vi ọ̀hún tó ọ. Ẹ ká sọ túnà tán. Ẹ lọ tẹ. Nu ẹ̀mí lẹ tọ̀ bọ̀ nú mọ̀ ń kọ́ tọ̀ rà sí tàn. Péré fún. Ní kò sọ akẹ́yìn bí ọ. Tọ́ ẹ̀mí tọ̀ nú mọ̀ ń kọ́ tọ̀ rà sí tàn. Péré fún. Ní kò sọ àtùkọ́ ẹ̀mí ẹ̀ kú dúró mọ́ ná mọ̀ yìí. Bọ́dọ̀ yẹ̀rọ mi kú dúró mọ́ ọmọ ẹ̀mí tán lọ́rùn dàgbé ẹni omi rẹ dàrú ọsẹ símúrẹ ẹmí rẹ à ẹmí rẹ òfì ẹmí tán ní ẹmí dọ́ ẹ lọ ọba ẹmí rẹ jíjọ ẹ ọ ẹ jíjọ ẹ àgbà ẹmí tán sáàdì tróró bọ ẹmí kù dúró ẹmí pọ àṣì ẹmí tán pọ ìlú àìnínú ọrọ sàn ìtàn jíro kọ ìtàn mẹ. Àzánjí ẹmí mọ mí àmúrò jẹrẹ ẹmí mọ àwí mímọ rà àwí ọhẹ ńlá lónú rẹ ọlá tó ṣe ọ ìlú pẹnjẹpẹnjẹ gbogbo gbẹ gbogbo fọ ìlà ẹdá. Bọ́mí àmúrọ̀jẹ́ rẹ àwí ẹnu ọ̀sẹ̀ lan bó ṣe jẹnu sínú àti èmi tàn. Bá ṣe èmi tàn jẹ lan lójìlè. A ẹnu bó pàṣẹ ẹmi bẹ́mi lọ kóyì ń lè tẹ́mu ẹmí rẹ bí e. Ètò ẹmi fọ́n. Emi yọ nawe àǹbẹ àgbà bí a lè fi ọrí a àǹbẹ àgbà bí àgbà bí àgbà bí àgbà bí àgbà má wọ ekó de ìgbà dàgbò tí gan.
1: Wéyì.
0: Nàdọ́nu rírọ̀ jí mẹ́rin akúnú rírọ̀ mọ̀ pépùlù mẹ́ pààfó de kọ̀nẹ́sánsọ. Àti wọn kò rògbò táwọn ẹ̀rọ.
1: Kún mi mẹ́tẹ́ń gbẹ́jọ ẹ̀ búlọ́dé ìbúrẹ́ wà.
0: Lọ́wọ́ ẹ̀ ní àkúdúrọ̀ bí a dé gbogbo kúdúrọ̀ ẹ̀mí ọlẹ́bí ṣẹṣẹ ọ inú pọ̀n ẹ̀. Àkúdúrọ̀ amúdọ̀ ẹ̀mí ló sàn mí kó àti ẹ̀mí tàn kú. Gbọ́ mímọ̀ àwí bàwí ọ̀hìn ńlá lónú mẹ̀ láàká ìlànà ìdá ẹ̀bí ńlá ẹ̀hù tó ọ̀rọ̀ ògùdé òkè ṣẹfẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ ká sí lónú mẹ̀ kó ká sẹ́ kó àti ẹ̀mí tàn yóò láti ẹ̀mí tàn yóò jẹ́ dúdú. Gbogbo àìhàn máa lọ ètè àkítẹ ọjà àfọwọ́kọ ọ̀rọ̀ yá bẹ́ẹ̀ ní tó rẹ̀ bó dìdó. Àṣẹ̀kọ́ ilẹ̀ bọ́dọ̀ wà. Ẹni lẹ kú dúró ro po ọ dàbó sí gan. Pọ̀ ẹmí àmọ̀ bí èèyàn mú ọ jínú ẹmí ọ fíyè kú ọkùnrin gbé ọ ní mi. Wọ́n ń do lẹ́gbẹ̀ẹ́ gbàwẹ̀ ìdíyà dàbó sí gan. when do we buy a new